0: Ọmọlé àwọn tó ń gbé bí ti yóò jẹ́ ìjábọ̀ pọ̀. Ibi ọba bí ìjẹ́ lò sí o. Àṣírí mi kú ẹ̀yídà.
1: Olú, olú, olú, olú.
0: Ẹ̀yí tá sí rí yín bọ̀dà.